gbogbo tí o bá fi ọwọ́ rẹ kàn yóò bọ̀ ṣe. Nǹkankan tí o bá bèèrè ìwọ yóò rí gbà, nǹkankan tí o bá wá ìwọ yóò rí. Àmọ́ má ṣe gbàgbé májẹ̀mú rẹ.